lọ́nà àhínú àhítọ́ àgbébémìtàn rádìó kanálẹ́ fẹ́m lásì dùkọ́ mi bí yànjọ́jọ́ ẹgbẹ́ tọ́ lè mi gbọ́ tẹ̀rẹ́sì àdédé mọ́sọ́nyà hùn lè dé gbégbé sí ọ èmi lè tó máa ètẹ́ kọ́ sí ìdàtẹ́wí ilé mọ̀dàndọ́ píà mi láyé lòmẹ̀bẹ́ mẹ́lẹ̀ jì píà àfikẹ́yẹ.